0: ọlọ́run ìpàdé women convention kì í ṣe tóbìnrin nìkan o ìrọ o kọ̀ǹbá àwọn obìnrin ọkàn mọ̀ ṣe facilitator àwọn ni ó ṣe agbẹ́ta ẹrú ẹ̀ ni àjọ wà ńbẹ náà ní tọkùnrin tóbìnrin ẹjẹ ń ṣe báyìí gbé ẹsẹ number 4 síwájú ẹgbẹ ẹsẹ number 4 síwájú Elijah sọ fún ọmọlẹ́yìn ẹ̀ wípé nígbà tó torí babẹ́ rẹ̀ ó ní lọ ní ìgbà kíní lọ wò bóyá òjò ti fẹ́ rọ̀ bíbélì ní ọlọ lẹ́ẹ̀kíní ọlọ lẹ́ẹ̀kejì ọlọ lẹ́ẹ̀kẹta ìgbà tó di ẹlẹ́ẹ̀keje bíbélì sọ wípé ó ní mo rí ọwọ́ kan tó ṣí kú o ó ní láti inú òkun lọ́wọ́ yẹn ti kú o Elijah nílò ti lọ sọ fún ọba Ahabu pé omi dé kó tètè máa lọ lẹ́yìn ẹlẹ́ẹ̀keje a bọ́ sí oṣù keje ọwọ́ ti ń dí gàgà ayé rẹ̀ ọwọ́ tí òjè kó wú ọ wá ọwọ́ tí ẹ ń gbélé ayé rẹ̀ mọ́lẹ̀ tí òjè kí ìyanu ọkàn ọ mo dúró nínú jigunjigun àṣẹ láàárọ̀ kùtùkùtù lójú ẹsẹ̀ number 4 yẹn ló ti fò ní ìgbà méje ọwọ́ yẹn kọ gbẹ ọya gbẹ ọya gbẹ ọya gbẹ ọya gbẹ ọya gbẹ ọya gbẹ in the name of Jesus ẹ kígbe oṣù keje mọ wàyí àsọtẹlẹ méje péré wọn ni n sọ nǹkan ó tẹ̀lé lọ́sẹ̀ yìí ọlọ́ngbọ ọwọ́ tí ìdí ọta ó ti gbẹ dànù ẹgbẹ́ ẹsẹ̀ number 5 síwájú bíbélì sọ nǹkan kan lẹ́yìn ìgbà tí Elijah tó sùn lé ọmọbìnrin ọmọkùnrin ọmọbìnrin yẹn tó kú bíbélì ní ọmọ rẹ̀ kú orí fífọ́ lọ pa láì ṣájá lẹ́yìn ìgbà tọmọ yẹn kú ọ sáré wá bá wòlíì ọlọ́run Elijah Elijah wá tẹ̀lé lọ́bẹ̀ nígbà tó débẹ̀ bíbélì ní ó sùn lé ní ìgbà méje ó sùn lé ọmọ yẹn ní ìgbà méje tó bá ka bíbélì rẹ̀ bíbélì wá sọ wípé lẹ́yìn ẹlẹ́ẹ̀keje ọmọ yẹn sí jáde ní ìgbà méje ẹ kígbe oṣù keje mọ wàyí láti òní lọ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá lè fòókè ní ìgbà méje lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ ohun tó kú láyé rẹ ọya sọjí ọya jí ọya jí ọya jí ọya jí ọya jí ọya jí ẹ jí in the name of Jesus Christ wá gbọ́ ètí mo gbọ́ rè bó o ṣe fò yẹn àṣẹ ti jábọ́ nínú ayé rẹ in the name of Jesus Christ ẹ gbé ẹsẹ̀ number 6 síwájú olùfẹ́. Pẹpẹ yìí ọpọ ọmọ bá a ṣe ń ra ṣíde yìí bá a ṣe ń bàábọ yìí mọ ń bọ ẹ wá gbọ nǹkan o lẹyìn tí námánì ẹran tí námánì adẹtẹ bíbélì sọ wípé ó ti orí rẹ bọ odò jọdani ó ti bọ lẹẹkìnní nǹkan kan ṣẹlẹ ó ti bọ lẹẹkejì nǹkan kan ṣẹlẹ ìgbà tó pé ẹlẹẹkeje bó ṣe ti ara rẹ bọ inú odò jọdani ní ìgbà keje bíbélì rí ara rẹ mọ ó dàbí ọmọ tuntun ẹ̀tẹ́ parẹ́ lára rẹ̀ gbogbo ẹni tí ń gbọ́ mi lónìí mi ò mọ irú àìsàn oṣù mẹ́fà tó ṣe mi ò mọ àìsàn títí ń bọ́ fà ní ọdún mẹ́fà tàbí ìgbà mẹ́fà àti bọ́ sí oṣù keje lórúkọ bàbá tọ́mọ àti tẹ̀mí mímọ́ àìsàn gbogbo ọ̀fà ara rẹ̀ ó yá jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ ẹ jábọ́ ọ̀lẹ̀ in the name of Jesus Christ olùfẹ́ inú mi ó dùn pọ̀ san rẹ májẹ̀mú rẹ kó o fi ṣíde torí ti ń jábọ́ yìí gbogbo ti ń dà ọ́ láàmú àmì tí wọ́n ń rí lára rẹ tí wọ́n fi ṣí ọ́ lóore ó ti wú oṣù keje ọ̀pá rẹ pátápátá in the name of Jesus ẹ wá gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀keje síwájú wà wá gbé ẹsẹ̀ síwájú mo rò bó ti travel lọ síwájú àti síwájú wá dúró lórí ẹsẹ̀ yẹn ohun tí bíbélì sọ di mímọ̀ fún wa ni wípé wọ́n kan Jésù mórí igi lágbélébù ọ̀rọ̀ méje ni Jésù olùgbàlàmí sọ lórí igi ọ̀rọ̀ méje ni Jésù sọ lórí igi àgbélébù ọ̀rọ̀ tó sọ eléyìí tó jáde ní ìgbà keje lẹ́nu ẹ̀ sọ fẹ́ gbọ́ ohun tí Jésù sọ ní ìgbà keje ni pé ó parí ohun tó jábọ́ lẹ́nu Jésù nìyẹn èmi náà dúró gẹ́gẹ́ bí ìwòkọ̀ tí Jésù báyìí lè sọ ní ìgbà keje oṣù keje lọ wáyé ẹkún àti ìdààmú rẹ ìbànújẹ rẹ wàhálà rẹ ìdè rẹ ọfà ara rẹ bí n bá gbọ́ tó ń ṣe àmì lórúkọ Jésù ọ parí ogun rẹ kọ́ dákẹ́ jẹ́ kọ́ dákẹ́ ilà ìlú ayé rẹ kọ́ dákẹ́ in the name of Jesus Christ ẹ kígbe níbi ẹsẹ̀ keje yẹn ogun mi parí lónìí in the name of Jesus gbogbo ẹni tó ní àǹfààní àti gbọ́ mi ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ méje méje la ó fi break ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora ẹ lè mú méjì méjì pẹ̀lú ẹyin méjì méjì a ṣíde pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ a ṣíde pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ méje méje kándù ẹyọ kọ̀ọ̀kan ó sì wà lọ́wọ́ èmi àti ẹ ìyẹn láwúlò wọ sunday tá a fẹ́ fọ gbogbo èèyàn ní ẹsẹ̀.
1: ẹyin meji meji e ri pe gbogbo e bi white bayi ni enikan ni kin onje kilo dete je 7 awe ojo meje la gba ojo ta ba si pari e ni Jesus City agba woli olohun alaye baba kalejaye intercontinental provincial pastor agba won lalejo ni Jesus City kana pelu anointing o meji meji ti emi oluwa ni fun yin ma fun yin ni number teyin yo mo focus si boya loni tabi ni ola ma bere si gba oko gbugbe yin te wa nibi to jina tin ti gbe so jidodo yin e mo send e a pade ni 77 ni Jesus City kin to so nkan kan die e je nfenu so bayi wi pe aside ore majemu loni enikan ni yes lagbara olohun laarin oni si ojo meje ni mama soro ore majemu bibeli lo so be oni ku awon ayan fe mi jo je ki won fi ebo ba mi da majemu asiri ti wa re o mama iwo na le dan o iwo na le join wa losu yi asese bere bi igba todun mi sese bere ni osu mefa to kan odun ja won ti o fi o da lara o ni bo le tin gbon mi ku awon ayan fe mi jo je won fi ebo ba mi da majemu ore majemu bere lati 2000 awon mi san 5 o le san 7 o le san bo si se se mo se tawon mo re asiri ni ma fun yin ni account number ni se fun gbogbo awon ti an fe kokko se ti won oni loju anu iwo to ba se ti e loni iru ebo anu ti e loni iru bo anu ati ore majemu gbogbo to ba wo ni odenwo loni sa tabi wo to ba fe san ida mewa e lo account number yi account number church na ni akojopo awon ore majemu ila wa bi nse gbogbo n ta nse lori radio 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade bi yin o ba wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International na ni o gbe jade First Bank ni yen account number church ni mejeji ki se temi o gbogbo le bi mo se ndun yi be ninu mi ndun e mu candle eyo kan pelu ogede wewe meje meje ati eyin meji pepe yo pomo e ma we ri te ba nbo don't use your don't cover mo cover mo lo scarf mo lo bere mo lo nkankan awon okun ewule cover nkankan tele ha interface de convention re o ba se mu bayi oh my na so pahala da hasha oh akobu okele ki ra won be ru ebo majemu re

0: orúkọ mi ni Nathaniel Ademide. Emi ni mo jẹ́rìí ní 2 months ago pé Ọlọ́run ṣe mọ́tò fún mi. Ní last year September, October, ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ dé ibibi main auditorium. So bàbá mi wá sọ̀rọ̀, wọ́n sọ pé àwọn fẹ́ ra transformer. Wọ́n ṣáà sọ iye tó kù ṣá. So nínú owó business mi, mo ṣáà ṣe ìwọ̀n tí agbára mi lè ṣe. Wọ́n á fi owó yẹn sọ
1: pé mọ́mbọ̀ ṣiṣẹ́ gbọ́ nǹkan. Sista ìlọ́jáde ń jó ní kó ń ra mọ́tò ẹ̀yin tẹ́ ẹ bá rántí. Tọ́ọ̀bà rántí ọ̀wà jọ nu. Lẹ́yìn ìgbà tí wọ́n sì sọ bẹ́ẹ̀ tán, wọ́n wá gbọ́ tí mò ń sọ pé a sì fẹ́ ra transformer o. Tọ́ọ̀chì fẹ́ ra transformer, nílò transformer o. Bí mo ní a nílò gbálẹ̀, àwọn kò dìde náà ni. So àwọn náà wá jáde, wọ́n mú owó látàpọ̀ wọn. Wọ́n ní ẹ bá há di owó yìí. Nínú owó ọjà rẹ̀ ni o, ibi wọn bàdé nìyẹn. Ọya ride on.
0: So nǹkan tí mo wá fi orí owó yẹn sọ ni pé kó tó di bẹ́ẹ̀dẹ̀ mi ọdún yìí, ipe kí Ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó fún mi ní one of the biggest perfume store in Ibadan.
1: Nice. So bọ́ èló ni owó yín? Ẹ mọ̀ bínú pé mo fẹ́ béèrè owó tẹ san lọ́jọ́ yẹn, èló lẹ kó fún mi?
0: ₦1 million ni sá.
1: Ó ti sùn. Kò síṣẹ́ tó pe owó mi ò ní. Ta ló fẹ́ fọ́lọ́run ní 500, ta ló fẹ́ fọ́lọ́run ní 1 million? Ọkàn rò láti inú ẹ̀ ni pé chọ́ọ̀chì mi ni bí mo lè fele ìṣìrègùn. Kí ló wá rí nǹkan rìsọ́ọ̀tì ẹ̀? Wọ́n láwọn fẹ́ big shop.
0: So mo ní pé mo fẹ́ big store, big, one of the biggest perfume store in Ibadan. So ìgbà tó di April, owó mọ́tò yọ. So
1: ìgbà tí owó kí lọ yọ?
0: Owó mọ́tò.
1: Nice.
0: So gbogbo tọ́ọ̀tì mi ni pé ìgbà tí mo ti ra mọ́tò pé ìbò ni mo tún ti fẹ́ rí owó láti gba store. Mo sì ní díẹ̀ ní savings mi. Bọ̀ mo ṣáà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣàánú fún mi láì ní tẹnìkan nínú. Bí Ọlọ́run ṣe gbẹ́rànlọ́wọ́ bó ṣe ṣe fún mi, Ọlọ́run ṣe fún mi
1: láì ní kíni lọ,
0: láì ní ìrànlọ́wọ́ ẹnìkan kan nínú. Ìrànlọ́wọ́ Ọlọ́run. Bí Ọlọ́run ṣe ṣe bẹ́ẹ̀ ni sá. Ọlọ́run ṣe fún mi ju bí mo ti bèrè lọ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ipe lára owó bísínẹ́sì mi tí mo yọ tash díẹ̀ níbi bẹ́ẹ̀ tí mo fi fún Ọlọ́run. Ọlọ́run ra mọ́tò fún mi. Ọlọ́run tún fún mi ní one of the biggest perfume store in Ibadan. Mo dá gbogbo ọpẹ́ padà fún Ọlọ́run láàárọ̀ yìí.
1: Ẹ jẹ́ ń wo ṣọ́ọ̀bù wọn. Let me see. Èyí èṣe
2: kékeré.
1: O ti rí nǹkan. Ẹ wo ohun tí 1 million lè dà káà jáde láì ní ọwọ́ ọkùnrin kankan. Nice. Ẹ jẹ́ à lọ George. Ẹ pàdé mi ní ìsìn ní ìsìn ní fẹ́rẹ́ ń jogi lórí Facebook 6:30. Ẹ̀yin àyànfẹ́ ó ṣe kókó kó jẹ́ àpàdé. Òní ni wáhùn wọn ràn mí ṣẹ́ sí. Ẹ mú àbẹ́là yín tẹ́ ẹ bá ń bọ̀ ní chọ́ọ̀chì ni náà lábẹ́rẹ̀. Ẹ mú intafi break wà á gbá àwẹ̀ lónìí. Àwọn ọmọ kéékèèké ni mò ń gbọ́ testimony wọn. Kò sẹ́ni tó ní ó yọnu owó ọjà rẹ̀. So ó lè yọnu owó yìí kó o fi san rẹ májẹ̀mú lónìí. So ó lè sàǹdà mẹ́wàá. Our God is not a robber. Ọlọ́run kì í jalè, kì í jàyàn gbé. Wọ́n jẹ́ káwọn oníṣọkúso kó bọ̀. Wọ́n fẹ́ gbá wọn ni, wọ́n fẹ́ ṣe kinní kan ni. Láì ṣe pé mo ní ọlọ́ mú wá, ọ gbọ́ pé chọ́ọ̀chì nílò transformer, ó sì lọ yọwó jáde látòwú ẹ̀. Ìdáwó ṣọ́ọ̀ṣì láyé ń rí, ẹ ń rí ìnáwó. Olùfẹ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ san rẹ májẹ̀mú yín lónìí. Mo lè fi gbogbo ẹnu sọ fún ọ pé tó sù keje yóò pé ọjọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sàn dá mẹ́wàá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ san rẹ àánú, ẹ gba count number church. 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ìyẹn nìkan kọ́ bí èèyàn ò bá wọlé lo eléyìí. 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde. Kàn dán wò kó wá wo ohun tọ́lọ́ lè ṣe. Kàn mú nǹkan kan láti inú owó rẹ, láti inú owó ọjà rẹ. Ìwọ náà fi bẹ̀rẹ̀ sí irú ẹbọ májẹ̀mú. Mo ráwọn tó jẹ́ pé bá a ṣe bẹ̀rẹ̀ báyìí tí è pé ọjọ́ méje ni wọ́n máa ń ru ẹbọ. Ẹbọ májẹ̀mú sì bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè. Já fowó ẹ̀ ṣe nǹkan tọ́ lọ́hùn. Já fìdá mẹ́wàá ẹ̀ ṣe nǹkan tọ́ lọ́hùn. A síde women convention ti wọlé dé báyìí. Gbogbo tẹ́ mọ̀ gbọ́ lọ́sẹ̀ yìí títí tí ó fi di on the 12th. Ní tẹ́ mọ̀ gbọ́ ìròyìn ayọ̀ ni lágbára ẹni tó la yàtọ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ mọ̀ bọ́ ẹ wá kúnlẹ̀.
2: eyin te mark wedding anniversary yen mo bo e wa kunle enikan wo le ese bibeli wo la ka loni e je pari iwe Isaiah chapter 61 titi was 66 e mu kan du yen ja lo church bo e koko pade mi lori Facebook na ha gbogbo eyin omo Olorun ti won bi loni da eyin te mark wedding anniversary yen e je n fi gbagbo gbadura fun yin so raye to n ba lo yin ori ire ni wa se wa gbadun aye wa tun gbadun aye ti nbo happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e je loud ko neat 080-88-71-65-66 e send the message ire atanu ko ba yin e je mo lori Facebook you are blessed. It is what we
3: do. The Beat 97.9.